0: क्लास तुम कुफा भी
1: फालू फंते न वे न फालू फंते न ते चीना ताऊंगी हिच वेत का सांबट फियाना नुलुंबिची फाफालू फंते न चमाना पियांगारन अंपिगु का मामी निसंबरावारन न फालू फंते न चितुसा चिम्यातु यंदंदंदन वूला व्यंतिलंबातु फाइजक न ते न तुई चमित लानग चाराइक चितुस नुआवन तरानग ny fahaleovantena tsy fanomezan-dasy ny teniny vahiny asolo-teny giasy fa fahaleovantena dia rain'ilay mitazana anandratra ambony ilay fitenin-drazana ny fahaleovantena tsy haitraitranjavina ka iambonehantena raha kofanavinavina fa fanetrena tena hitovy amin'ny hafa miaraka amin'ny saina miaraka amin'ny tafa ny fahaleovantena tsy endrika sidokany ny fiheveratena ho mahavita tokana fa hevitry ny maro mitapatapakahatra no avympirenena hitera-boninahitra ny fahaleovantena tsy fanomezam-bahana ny hevitra vahiny anjaka kalalahana fa fahaleovantena mivimbina amin'ny ratana anaja ny an'ny tena ho any avara-patana ny fahaleovantena tsy fitadiavantehaka na oraka mandainga mba hampidehadehaka fa fahaleovantena tsy antokafatena fa fantatreny ihany zay tia ny firenena ny fahaleovantena tsy hoe ianao mitsako fa ny vahoaka kosa mitrongy anaty fako fa fahaleovantena ahitana toky ka ny maro anisa ny sambatra sy voky ny fahaleovantena tsy vola fafikatra na ividianan'olona ho sandam-pisandratana fa fahaleovantena mitana fahamarinana hitaizany vahoaka tsy ho any am-pivarinana ny fahaleovantena tsy laza vady bainga ampelezam-peo kanefa tranony dainga fa fahaleovantena milaza ny eo an-tranony tsy misy laingalainga na mila ranondranony izany ka izany ny fahaleovantena ny adinin-drazantsika sy namonony tena ny diran'ny tamponja ny aretatsesitany namoizany ny arendry namoizany ny randy anefa raha tsy izany no fahaleovantena iainantsika etona fa to fitiavatena sahih ka mijoro hiato an'ny marina mandra-pahatratra ny tanjona ho tratrarina dao amin'izay
0: saotra tombokolahy saotra tomboko vavy
2: atonitra music